Naija FM 102.7 ìrírí òmànànà ayé pẹ̀lú venu yèmí ayọ̀ nẹ́mi gwamé ní ma gbọ́pọ̀ ṣe he.

oya kẹ́ni bọ̀, oya kẹ́ni bọ̀, lẹ́gbẹ̀ẹ́ ká yìí ṣe máa gbọ̀. Oya kìí ti máa bọ̀ ọ̀nà, oya kìí ti máa bọ̀ ọ̀nà, oya kìí dágbọ̀tẹ̀ kó fẹ́ kí kí máa wọ fọ́ kí máa fi kí kọ́. Tó bá ṣe domestic, tó fún pẹ́nálítì, tó bá bọ́ọ̀lù dà. Tó bá ṣe Ronaldo, tó yẹ kó ti sọ̀tọ̀ lọ kéde ìrà. Ìsìn ti tọ́ ti máa lò, tó bá ń gbogbo yìí kẹ́ máa gbáìn tó. Ẹja kíká ló wà fẹ́, kò sí

0: Maza da mata, yara yara, baba da mama, ya kuke ne? Wannan Niger FM 102.7
1: Radio namu ne.
2: Wọ́n ti yẹ lúkú bí àpàpẹ́ ebu ní fẹ́lẹ̀ mẹ́nàmá. Wọ́n ti yẹ lúkú bí àpàpẹ́ ebu ní fẹ́lẹ̀ mẹ́nàmá. Wọ́n ti yẹ lúkú bí àpàpẹ́.